no eka enti obetumi man yakọ nimdie a woni enti na ekom bekum na nimu nyamfo na sukomo adeni nipa dodo enti asamado atre na na konomu na aha na numba ya na kruunu mu nimu nyamfo ene nipa dodo nipa dom ene wo a wo ni kamu nu esani akọ ho uradia semuni ene asemu ya asemu a ehia pa ya asem kase na ene ni suya no se de edika gan kai onyamia asem no wose obetume man akọ nimdi a wo mu eni enti na su kom ene wo hawo ene ahokyere aba wo mo so na 14 ho wose enti asamad wa tre na konomu ana so asamad wa ni mu abai abai ni mu na abananum baya kakaraka ne kunu mo ni mo nyamfo ene ni padodu woni pa bebere nu wa ene ni padom so esani akọ ho aha ayare ho sempa ana asem ni tene se asamado aba nanum baya asamado aba nanum baya hell has widened its mouth hell has widened its mouth asamado aba nanum baya I can cast a mea. You know, I can cry, you know, your father and cracking cry, you know. A chessa asamado at Sena Kunumu. You be kind, no. Now, if you don't know, you know, so was so abandoned by ya. A view was in the Padomo is an echo. The Padomo is an echo. Mummy must say, I will say, a dear bainty, and asamado abandoned by yano. Dear bainty. The entire abandoned by ya. They say, Nipa echo on the dorsal. Yakasa samado a emesa na ansan yesu ehunu se asamado wa sase ase ne ehoya mani hunu ene ye wonho mon so a oye bofo a ne dende asamado ana amani hunu bia so nipa ewo mu bia so ejina wose nipa wa samado na se nipa hell na ene na wo kire se nipa esane ko asamado ho no eni ano wose nipa dom na ekọ ho na wose wa ba na numba ya na ena di suya ni se asamado aba na numba ya no asiye ni sei ba wa ba na numba ba abono eka ba abono ka hunhun ayani ana ana asempa na ba abono ka wo ka me yesuru se de ebe ya de ade ebe ko ho no ye betwe ye hu afre ho ni ye nko ho ana na eyampa se asamado wo ho na eyampa se asamado ye oman yesu be wi aso no ana ota afre asamado se amane hunu kurum amane hunu kurum sa na twi ni de ota aka no amane hunu kurum na de ntia ye kasa asamado aba nanum na asa hell aba nanum ba ya no ene se ye se enipa no nipa ekọ ho no edọso na mmemu se ye ho se hwanum nti ene wa ba nanum ba ya eya gbani fo ntira enya tene ne fo a die nti a wo mo esa die be pa nti na ebi ya wo mo esa ne kọ ho nipa no wa esa ne kọ samado so wo mo kọ ho se kru no mu ni etitiru ani mo nyamfo wo mo wo mo bibi die wo mo wo mo su nyamoma wọ́n mọ̀ ọmọ kyerè wọ́n mọ̀ ẹ̀hìn afọ́ adefọ́ ọ̀sẹ̀ dodo no wa ẹ̀sà ne kọ̀ na ẹ̀dí ẹ̀bẹ̀ ntì na ọmọ ẹ̀sà ne kọ̀ ẹ̀yẹ bọ̀ ní ntìrà nípa mpẹ́ nyàmẹ́sọ́m nípa mpẹ́ nìkorẹ́ nípa mpẹ́ nyàmẹ́ asẹ̀m ẹ̀nẹ́ nso ẹni bíyẹ kura nso wà bá civilization ne kura wà bá nso no ẹ̀mẹ́ binom kura ẹ̀yẹ tiẹ̀tì abayẹ bọ̀ so ẹ̀nẹ́ ẹni bíyẹ nu wà civilization ntì mẹ́ bèbè nu wà kura ẹ̀nyẹ nyàmẹ́ pa asẹ̀m kura ẹ̀nì ẹ̀kristofo bèbè nu wà nso ẹ̀sà wọ́n mọ̀ ẹ̀kyí. Emratu nso aye bebere nipa nso edi amumuyosem na bible se wa ba nanum ba ya